tata ga zo sa nyen nu ma nyen nu tsang ma si ri o te li so na tata ga arangge ta jemri ta khor ki war ti kap sa ta ga kewa ma nga ga shedri lin de ga so na ta chre zna ar chi ga sok chig ta mo ga na ma na chok si a da zo or ke ge nge na zo sha gang cheng go a sha gang sko nu ta ga tsa ga shu kha thok so nu ta re ta ji tsa ga sang ji sko nu da tham che po si te na ta di ti ta hung wo phog da ta nga ta ta ga na shung go nu ताजो वक सोरिक जोंतार तेंजे ना जो गेनन दता वेंजे ना दाग दा दाग छमा गंद के लेमरी नोगी ओ ते तंग ना ता छरे मामू खानरुला सो छी ओ दगे दा खबलंग त योंग ना दा खबलंग ग तग तक का दा छिक छगा दा ने तंगी ग योस क्यो दा नांग तरी छि खिनु तरे तंद ता छिक दवा ग रेरी रेरी जारी से चुक का मोरे तरा ता ओ दि खागु क नंग नि छिक छगा गी गो कमो ᱟᱛᱟ ᱪᱟᱱᱤᱯᱟᱨ ᱠᱟᱜᱨᱟ ᱥᱮᱢᱡᱤᱠ ᱪᱷᱮᱞᱤ ᱚᱱᱟ ᱛᱟ ᱴᱚᱠᱥᱱᱟᱛ ᱢᱚᱝᱜᱚᱭ ᱡᱚᱛᱟ ᱠᱷᱟᱛᱢ ᱡᱟᱵᱱᱟ ᱛᱟ ᱛᱤᱡᱟᱝ ᱡᱟᱢᱮ ᱠᱟᱥᱠᱤᱣᱟᱨ ᱠᱷᱟᱨᱤ ᱛᱟ ᱡᱟᱵᱛᱟᱱᱟ ᱛᱟ ᱟᱪᱤᱠᱪᱤᱜᱟᱝ ᱜᱤᱜᱚᱱᱩ ᱪᱚᱝᱥᱮᱱ ᱜᱩᱠᱛᱷᱟᱯᱠᱤᱣᱟᱨ ᱛᱟ ᱛᱤᱦᱟᱱᱪᱤᱱᱤ ᱛᱟ ᱪᱚᱣᱟᱠ ᱟᱪᱷᱟᱝᱪᱤᱠ ᱪᱤ ᱟᱛᱤᱥᱮᱭ ᱪᱮᱛᱟᱵ ᱟᱢᱟᱱᱡᱤ ᱜᱩᱛᱤᱥᱮᱭ ᱪᱮᱛᱟᱵ ᱟᱛᱢᱚᱥᱪᱤᱜᱟᱨᱟ ᱛᱟ ᱱᱤᱣᱟᱢᱮᱱᱩ ᱟᱥᱟᱣᱥᱮᱣᱟᱨ ᱛᱮᱱᱚ ᱛᱟᱯᱠᱟᱫᱟᱱ ᱫᱟᱱᱤᱨᱟ ᱛᱟ ᱱᱮᱠ ᱠᱷᱟᱵᱞᱟᱝ ᱱᱤᱛᱟ ᱡᱚᱛᱟ ᱠᱟᱨᱥᱚᱝ ᱛᱮᱨᱟᱝ ᱛᱤᱪᱚᱱ ᱫᱚᱢᱚ ᱟᱛᱟ ᱡᱟᱨᱱᱟ ᱪᱚᱠᱚᱨᱟ ᱥᱟᱢᱜᱨᱮ Tendroni nana ngi namasa na tsukkawzi. Oya, ta tangsang jen nal ngoma hako giyo amare. Ta achu woka suwaari kwa tawin jen na lo nyitong hanga o namo ga zhonglgiri. Ate ino tabkata neka ta taga je chen yuwa tak che tabla suwa ta khwardan je je sui da tanga ta ahan taga je tang ta nyamigira taga na toko taga namo ga zhonglgi munga nang na yonar chara ta achi munga waka ta tangsang ngi singi yo amare. Aya, ta tazna achi mhamba cho chigu mhamba bi kuanda muza ritara, gang tar chan, ta karsang tena achi shalik sori kishay kuanu gu netar ka takshi li diga ngay zong te tangna ta, tila ka ta waka mandi shen shechiri tkhe achi sochi kuanu tamu manga zi, ta mhankang chiu tam chi kura ta tatak tak ajiga jigi day war. Aya, te tangna ta tangrab sori kishay kuanu gu nal ta kunchuk jina azo ngine karisa chirwa aidsi chengu. Aya, te tawani waka chakje menu gu aidin chengu. ta dag cancer skonu ti hanche ge dag ta dag chimba ngarjer ke na chembu on dar ka ta chi ta ngi singi wa mar ta tomo jana ta dag eten chengu dag jarke ke eten skonu de ta di shajik ka ke cancer ski wa cancer da wa ka ta tano ra chang ri par ka ge ta ngi singi wa mar cancer ke nam ba ta o ya zam ng yong zo ko gormu chmu zla ka ku wo nya je shi chmu zo ku na ra ta netar ka wa ka ngi singi wa mar chartang ka cancer ko ta zo az da gan di nang ton ran ru cha zre ta na ta azo adik sing ga chkan ra mo khar ga da ga nem pa ta tmo zre zi da nyang ta ga cancer zi tak ta ta da ta ga jar kla da ga agent zi ta pha che chig ji nan da ra da ga jar pen ga ka ka nga chara jer ta ni da ga chung ku lo shok wa jar ka ga ku te ge da chung ku ja khap ka yi gi nga gu go nu jem chen te th ki do re re ti ta da ga agent tu zi tang a tu zi tang ta zo ta achi ta kwa lung gi wa ma re ta ngi sing gi wa ma re ya te ta da khong ri kan de ge song go nun dar ka ta ngo ma ga nge yu ka ne cho ta then do en li jong ne ta mo re te ge ta nan na ngi na ma sa na chok kap cha par si kum ma cho jer chin zom si ta cha par ta chare zi na ta si kum ma cho pa gan da mo ga jer chin ta hoing ga tan zom gi wa te ge ta achi tang sang ta gan de ge sam lu thong ra ra ta cha chok tang ga ta ga chom ra tang na chok Tangsang sāgāng nāng nā sāgū nū sāma āyana chukū tā O sāma mātru pāga jirchīn sāma tru pāga jirchīn lī māngarī Oya, tā chī hui chong chong zhīg nā dā mūzir Tā gōng nī shēn nū chir kā chā thong nā āzū tā Shī gā tā wā kā nū pā chī nū chā mār tsang wā tā thong nā tā sōng gī wā kā Tī tā nā tā nā chā gā tā āchū tā gā sā chī thong chī tā rā kā chā gā yuwa rī Tā tāngsang nyan chā nāng nī zā gā zhīg wā zū tā gā rī jō kūng Sāgāng nāng nī tā nchō nī wā kā nyā tōng chā mōng wā gā dēr mā gā rū tā wēf chū tāng tāng nā tā nchō nī tā tā gā sōng chā gō rā tā zō chīn chī kā kā ngō pshā rī jāb tāng tā nī tā ur kā yāng nā sā mā tā dhikī wā rī Tā tā mō zō ndi gā tī rī tā zō tā chā zirī tā nā tā ngō mā gā tā sā mā mā chū chū gā jir chīn tā sā mā chū nū gā jir chīn tā māng gā rī Tā tā tāng sāng nyā rā kā gā rā ā rō sā mā sā gā nyō tā zī tā nā sā mā chā zī gā sā jī tā nā shambū zā sā sēr kā rī mār tō ā rō sā mā chū nā zā sā gā nyō sēr kā mā rī Tā yī nū tā kū tā chī rī sā mā khu chū yī kā ngā chūng ā rā kā gā rā sā mā shambū chī khē zū gō gā zī tā nyā thām chī gā shī gā chū ā tē sā mū tōng dī gā mā tō gā tā chā zī rī tā tā nā tā sā mā tā chū mā chū sā mā tī nō pā thép kā yō kā mē kā tē tā ngā chī gā nā tā hā chāng kūm bū rī tā mē kā sē chū kā mū rī Oya, tige ta yakab gara chazre tazdanga ta daga sama tamzin nuga likung gara ta daga sama ga pika te taga. Pika ga nanga shiga chazre.